0: dúpẹ́ bọ́lọ́ọ̀ pé ọlọ́gbọ́ àkóso 2021 tí mo dé orí òkè yín ní.
1: Jesus City.
0: Orí òkè kan ní ẹjú ìfún mi tẹ́lẹ̀tẹ́ ní kí n lọ.
1: Ókè wọ́n ní ẹ lọ ibì kan.
0: Sórí òkè kan ni.
1: Ẹ̀yin bá kúkú já síbẹ̀.
0: Nígbà tí mo wá débẹ̀ mo wá ní ẹ̀mí yẹn aṣọ mi pé kí n má lọ sórí òkè. Ibẹ̀ kí n máa bọ̀ ni.
1: Níbi ti bí.
0: Ìgbà tí mo wá débẹ̀ ránkì fún wa ní ọdún náà. Ẹni pé kí anybody kó tọ́jú àkì yẹn pé a ní fún ọ.
1: A ní gbà mí.
0: Ìgbà ká máa béèrè fún ta bá fẹ́. Torí ìgbà tí mo fẹ́ yàwó mi orí tó ti lé lọ́dún mẹ́fà tí àtọ̀ mi ò dọ́mọ.
1: Àtọ̀ yín ò ṣe kí ni.
0: Tí ò dọ́mọ rárá.
1: Lọ́dún mẹ́fà tẹ ti fẹ́ yàwó yín. Tó ń bọ́ ìmí ètò rẹ o.
0: Ìyàwó mi wá sọ fún mi pé ìwọ wo bí n padà fiọ́lẹ̀ náà ni. Àkọ̀tà ló ń tẹ́ máa ti kọ́ báyìí ló máa lóyún.
1: Ṣé ẹ gbọ́ ẹ wò bí ìyàwó wọn ṣe ń tì wọ́n. Ìwulẹ̀ fiọ́lẹ̀ náà ni. Èmi tó jẹ́ wípọ́ mọ́ pọ̀ lára mi bí wọ́n bá ti kàn mí báyìí mọ́ kàn ní mí. Yóò ti doyún. Mo wá ń bọ́ gbé fọ́dún mẹ́fà ọkàn mi kàn mí o ti fẹ́ kàn mí pa. Kò sí nǹkan kan nínú bá bí.
0: Wọ́n sà sọ fún mi bẹ́ẹ̀. Ó torí pé mo wá sórí òkè yìí, wọ́n júwe máa mo fún ọkùnrin ẹni 50,000 ní ìrísẹ́ rẹ̀.
1: Magbó.
0: Ẹnìkan wá jù ẹ̀fún tọ́jọ́ pẹ̀lú wá ní kí n lọ sí orí òkè yẹn. Àmọ́ gbà tí mo dé orí òkè yẹn, òkè yẹn ga gan. Mo fẹ́ wọlé síbẹ̀. Ìlọ́kàn mi sọ fún mi pé ò tí débi tó ń lọ. Ìgbà tí mo kọjú sẹ́yìn bẹ́ẹ̀ mo rí ṣọ́ọ̀ṣì yìí pé èrò pọ̀ ni mo ti padà lọ ṣọ́ọ̀ṣì.
1: Ẹ bá yí abẹ.
0: Àti wá fún mi láǹkì ọ̀sán máa gbàdúrà.
1: Ṣé ẹ wo nǹkan wọ́n ń dìde lóru máa sun gbogbo.
0: Ní báwọ̀ lẹ́nu iṣẹ́ torí dẹ́fà ni mí. Mí ká ni mo wá. Mo tún fáwọ̀ ẹ̀ tí mo gbàdúrà pé wọ́n lọ. Mójoojó tì mí. Obìnrin yìí pẹ̀lú bó ṣe bá mi ṣe tó ṣe gbẹ. Ṣé wàá di agbẹ́gbẹ́ ní ọ̀sádìjọ́ kan yarí ọlọ́ bá wọn fámìlì mi. Ó ní ìwọ̀n fọmọ yín rẹ̀ nípa tọ̀ ọ̀dọ́mọ bí mo ṣe wà yìí ìyàwó mi ò ní pẹ́ já lójú.
1: Kò ní pẹ́ ṣe kíni.
0: Ìpẹ́ bímọ. Mo wá sọ fún lọ.
1: Mántù yín wà nǹkan.
0: Mántù yẹn wà lọ.
1: Ó sì ń bẹ lọ yín dìṣẹ́. Bí ọmọ mélòó ló wù yín.
0: Ọlọ́run bá ṣe fún mi lọ́rọ̀ ó wù mí kí n bímọ pọ̀.
1: Bí mélòó.
0: Ó wù mí kí n bí mẹ́fà.
1: Fún tẹ́ ẹ wí bẹ́ẹ̀ ni ó ṣe rí. Kíyàwó yín ó bí wẹ́rẹ́. Ká bá wọn yin Ọlọ́run. Ẹ sì bí márùn yòókù. In Jesus' name. Nice. Ìkan ló tún gbọ́ yẹn. Gbogbo ẹyọ ọmọ ọlọ́run. Ohun tí Jésù olùgbàlà sọ ayé bàbá yẹn dà. Ọba tí èjì èèyàn ráre. Mo fi ọ̀fọ̀ ayé rẹ fún Jésù. Gbogbo ẹyin tẹ́ ẹ gba Jésù lọ́jọ́ Sunday. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ nǹkan kan fún yín? À á pàdé láàárọ̀ yìí ká lè sọ̀rọ̀ nípa ìrìbọmi rẹ. Múra o. Ẹ mọ Bíbélì ní work out your salvation. Ẹ ṣiṣẹ́ ìgbàlà yín pẹ̀lú ẹrù àti ìwárìrì. Ẹ jẹ́ mọ̀ lọ. Gbogbo ẹyin ọmọ ọlọ́run pátá. Àtọmọdé àtàgbà bí n bá ràwọn bíi 250 tí wọn lè ní pásítọ ẹjẹ ń gbin irúgbìn 1000 kẹ́ ẹ fi ṣe tọ̀la ó ti tó wọn ní díẹ̀ tó nù kó ní nǹkan bọ́ ọ bá wà nú àwọn 250 wá múra torí pé wọn ò fún ọ ní àsopọ̀ tó kọjá òye rẹ tàbí o ní ìdá mẹ́wàá tó fẹ́ san mo ní gbádùá yìí ṣe ń gbà wọn fi ìdá mẹ́wàá dùn prógrámù ọlọ́run ọba ń gbọ́ account number church ni 1966 36 38 73 1966 36 38 73. Ẹ wò mí sà access bank ni tí ìyàn bá wọlé comfort life mission ni ó gbé jáde o account number church ni o ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 comfort life mission international nìyẹn ní ó gbé jáde first bank leléyìí. Mú ìdá mẹ́wàá rẹ fi tì í pé olúwa láọ̀nà àbáyọ fèmí náà lẹ́yìn ìgbà náà ẹ já lọ church ẹ já pàdé nínú ìpàdé agbára ńlá yìí mú ìgbàlẹ̀ rẹ dání ayọ̀ ní tiẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí ẹ wá kúnlẹ̀ ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yẹn wá kúnlẹ̀ Juname Kapa Alada Asha mo sọ tẹ́lẹ̀ agbára ọlọ́run tí mú ni lọ bí gíga kọ wọnú ìpínyàwó yín ẹ lọ tayọ kẹ́ ẹ ṣe rere á dára fún yín. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Anyone who will be my short testimony 080-88-71-65-66 080-88-71-65-66 send the message in.